bá fi ọwọ́ rẹ kàn yóò bọ̀ ṣe. Nǹkan kan tí ó bá bẹ̀rẹ̀ ìwọ yóò rí gbà. Nǹkan kan tí ó bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.